ẹ̀ntìkì yìí sọ̀rẹ́ àwọn ọ̀tá mi. Olúńgbàgùn ọ̀run àjọ sí Odùmarè ọ̀pá ti rí kalẹ̀. Ojo mìnìmìnì tí jàrá ó dẹ̀, òrùn wá wà wá kígbà ó padà bọ̀.